eléṣẹ́. Olúwa sọ fún mi, ó ní ikọ̀ mi, tó ọba ti dórí afẹ́fẹ́ lọ́jọ́ Monday, sọ fún gbogbo àwọn elétí ọmọ kí wọ́n ba èrò ọ̀tá jẹ́ fún ayé wọn o. Ọ̀tá tí mò ń sọ làwọn tẹ́ẹ̀jọ mú ṣọ́ọ̀bù ti ṣọ́ọ̀bù. Ìkà tí mò ń sọ làwọn tẹ́ẹ̀jọ mú ilé. Ojoojúmọ́ bí wọ́n ṣe ń rẹ́rìn sí ọ, iná tí wọ́n gbé dání ò léèfín, wọ́n fẹ́ fi jú ọ ni. Tí wọ́n bá ń kígbe iná ayé ọwọ́ wọn lọ́wà, tá nìkà ẹni tí ń rò pé ìjọ wò lọ sáàpù, tá nìkà ẹni tí ń sọ pé Ọlọ́run mọ̀ jù ọ wá ṣọ́ọ̀bù, tá nìkà ẹni tó ń retí ọjọ́ tí ṣẹ̀ránṣẹ́ rí ọ bàjẹ́, tá nìkà ẹni tó fẹ́ kọ́ Ọlọ́run àpáàdì. Àwọn kan sì mọ̀ sí àwọn wòlíì yẹn ó rí wọn, wọ́n ń lọ́run àpáàdì bí ẹni pé àwọn àtọ́lọ́run yẹn jọ sáìwé. Olùfẹ́, Olúwa ní ká ba ìmọ̀ wọn jẹ́, ẹ kígbe ìmọ̀ kí ìmọ̀ kò má gbọ́dọ̀ jọ, ètekéte kò lè dúró o, ẹnikẹ́ni tó bá bẹ̀rù ọ̀ràn ni ó forí ara rẹ̀ gbé, torí Olúwa làwa bá dúró. Mọ̀mọ́ dìde wá mọ̀ tàka níbi ó dúró sí, gbogbo èrò tí wọ́n ń gbà lórí mi lọ́sẹ̀ yìí, gbogbo èrò tí wọ́n ń gbà lórí ọmọ mi lọ́sẹ̀ yìí, gbogbo èrò tí wọ́n ń gbà lórí iṣẹ́ mi lọ́sẹ̀ yìí, wà ní báyìí lolúwa wí, Olúwa tú wọn ká, Olúwa bàjẹ́, Olúwa jádàn, bàjẹ́ bàjẹ́ bàjẹ́ in the name of Jesus Christ. Ó gbé yín ọmọ Ọlọ́run dìde níbi tó bá wà, kọjú sí ìlà oòrùn, wà kígbe gbogbo ẹ̀yin tẹ́ ń gbé lọ́nà bí tẹ́ ń finú bá mi jà, gbogbo ẹ̀yin tẹ́ ń fèrò ọkàn bá mi jà, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, a tú yín ká. Ìmọ̀ yín ò ní jọ, ìmọ̀ ìtún ìmọ̀ ìjọ ni kò ní jọ. Bíbélì ní bí ọwọ́ bá wọ ọwọ́ mọ̀ sọ tẹ̀lé mi, bínú kò nú, irúgbìn Ọlọ́run ni mi, mi ò ṣe é fàtù, iṣẹ́ mi ò ṣe é bàjẹ́, ayé mi ò ṣe é bàjẹ́, ayé àwọn ọmọ mi ò ṣe é bàjẹ́, ìrìn àjò mi ò ṣe é bàjẹ́, ìlọsíwájú ni tèmi. Ó mọ̀mọ̀ gbàdúrà ní sá o, màá ka iṣẹ́ bíbélì kan fún ọ, màá sì gbé mọ̀mọ̀ yẹn sí, bá a tiẹ̀ lè gbé tán, màá gbé ọ̀rọ̀ wọn díẹ̀. Ibì kan bẹ tí mo fẹ́ mú nínú ọ̀rọ̀ ya nínú testimony mọ̀mọ̀ yẹn. Elemana Shampala Badusha, gbé ọwọ́ rẹ lórí, gbogbo ẹni tí ń gbọ́ mi láàárọ̀ yìí, ibi wọ́n bá ti ń dáná ẹlẹ́yẹ fún ọ, ibi wọ́n ti ń gbèrò ibi fún ọ, gbogbo àwọn tí ń dìrìkì sí láti lé ọ kúrò níbi iṣẹ́ yẹn, ìmọ̀ wọn bàjẹ́, èrò wọn ò ní ṣe, kò ní ṣe, lórúkọ Jésù kò ní ṣe. Ó ti sọ fún wọn pé ọ̀fẹ́ travel, wọ́n ti wà wọ́nà bí wọ́n ṣe já ọ wálẹ̀. Ó ti sọ fún wọn pé ọmọ rẹ pass exam, wọ́n ló kù bí ó ṣe wọlé. Ó ti sọ fún wọn pé o ti rí díẹ̀ nínú change tẹ́ ìbẹ̀rẹ̀ ọjà, wọ́n lówó yẹn ọ̀rá ni, wọ́n nawọ́ báyìí. Alágbára tó ń kígbe pé yóò ṣòro ṣe fún ọ, ẹni